ọmọ ìjàkan ìjàkan tí wọ́n ń jà lọ fà níjọ́ ọjọ́ sí. Ó sojú ebè, ó sojú poro nínú oko, ó sì tún sojú ebè lọ́fà. Ó sojú láfà kalẹ̀ ọmọ lálọ́mí. Ìjà yìí sojú lágùnnà kọrùn. Ọmọ ànàmọ́ wọn díjà lọ́fà. Ọmọ àgán pápá kó irínwó. Ọmọ àpàjùbà kẹgbẹ́ ẹ̀fà. Ọmọ ọwọ́ kùrú so ló sì kẹgbẹ́ nílógún. Ọ̀fọ̀ mọ̀ká ó ní bàkà lè wọ́wọ́ ọmọ lálọ́mí. Èmi ò ní dín ànàmọ́ olúwarẹ̀ ọ̀dọ́fà ni ànàmọ́ òun lọ́gbọ́n lọ́fà kalẹ̀ lọ́wọ́ oṣù. Ọlálọ́mí ọmọ abísọ.